0: tó bá sì ti sọ bẹ́ẹ̀ tán sí ààrẹ fún ènìyàn mẹ́ta mọ̀ ń padà bọ̀ ń bí láìpẹ́ tó bá ti di 6:30 máa bọ́ sórí YouTube máa bọ́ sórí Facebook ẹ jẹ́ ń pọ̀ ǹdà kí n sọ báyìí bí àṣẹ ṣe ń jábọ́ lára mi lónìí àyájọ́ ọjọ́ tèmi náà èmi àtìyàwó mi tá à ń máàkì wedding anniversary wa òkè ta lágbára gùn tómi ẹlẹ ọjọ́ lọ́jọ́ lọ́dà bí àná yìí mo lè rántí màálù tí mi ṣe wedding gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ marry ọ̀fẹ́ lọ́kọ ọ̀fẹ́ láyà tó o bá ń gbọ́ mi lórí Facebook tẹ̀ sójú ẹ̀ pé olúwa settle me maritally ọlọ́run settle èmi náà ìpele àwọn méjì máa gbàdúrà fún láàárọ̀ yìí mi náà má kàtà hayas kí n tó gbàdúrà fẹ́mi àtìyàwó mi àwa náà mark wedding ẹ mọ kí wa o mọ ń bọ kẹ tó mọ kí mi màá sọ ntẹ ìkí mi ní ìsìn mọ ń bọ ẹ kúnlẹ gbogbo ẹyin tó bá ṣe wípé kó tó di may next year o ti fẹ marry ìpele kejì gbogbo ẹyin tẹ ti fẹ gbé bébí yín dání kó tó di may ọdún tí ń bọ mo fẹ gbàdúrà fún yín láyàjọ ọjọ tèmi àtìyàwó mi so pọ ìgbéyàwó wá sì léso bógo ṣe ń jẹ ti ọlọrun tó bá ń gbọ tí mo mọ dákọ ọmọ ológun ọmọ ara àtọmọ ológun ara àwọn ògo tí ọlọrun fi ta wá lọrẹ ni mo ń dákọ ẹ kúnlẹ kí n gbàdúrà gbogbo ẹyin tẹ ń gbọ mi láàárọ yìí ní àyájọ ọjọ tèmi náà ṣègbéyàwó ọlọrun ìwọ ló ṣe fún mi ìwọ ló ràn mí lọwọ mọmọ ìkúnlẹ sista ìkúnlẹ bàbá ìkúnlẹ bróda ìkúnlẹ agbára tí mo ń fúnyàn ní egungun nínú egungun àti iṣan nínú iṣan rẹ agbára ìmọ̀ oníkọ́ wọnú ìpín ìràwọ̀ ẹ ẹ̀ẹ́bá kú àbìdá àyà ọkọ̀ tá a dá mọ́ àyà tá a dá mọ́ egungun nínú egungun tiẹ̀ mọ̀ sọ́ lẹ́ẹ̀kan náà kí ọlọ́run kọ́ yọ̀ǹda ẹ̀ fún ọ wá gbọ́ mi you will have second chance gbogbo ẹ̀yin tó dàbí ẹni pé ìgbéyàwó yẹn ò fẹ́ ṣiṣẹ́ látòní lọ mo kéde there must be peace receive the new wine in your marriage receive the new wine in that marriage marry settlement for this brother marry settlement for this sister ìgbéyàwó yín kò fìdí múlẹ̀ kí onímọ̀jẹ̀mú àánú kò ṣe yín lógo lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́ ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kúnlẹ̀ tẹ́ ń wojú olúwa fún ọmọ ó dédìdì ó dàṣẹ nígbà tó bá mọ̀ sí àtẹ̀stímọ́nì fún mi pé ẹ̀yin lẹ sọ ní àyájọ ọjọ́ tẹ̀ máàkì wedding anniversary yín pé ẹ̀yin náà lóyún pé lóyún ẹ̀ sì gbé ọmọ pọ̀n ìbejì ìbẹ́ta ìbẹ́ta ìbẹ́rin ìbàrún ìbẹ́fà receive it ẹnìkan ní bẹ́fà kẹ̀ lórúkọ jésù mo ti ń san ọrẹ fún àwọn ẹni tí ó bí bẹ́fà o ti ń pe ọdún méjì báyìí every wednesday ẹtùrí tí ń tó sanre wọn lọla mo ń bẹ ọlọrun kí ọlọrun kọ jọ ní mọjẹ rúbọ special offering mo mọ fi ṣe bá ń fún ẹnìkan ní bẹfà nínú iṣẹ ìránṣẹ mi so tẹnìkan bá bí bẹfà kò ní yà mí lẹnu torí mo ti ń san ọrẹ rẹ lẹ nínú àga tó àyà láìsí ivf ẹnìkan ní bẹẹni torí pé mo gba ọlọrun gbọ mo ti rí bẹẹrin mo ti rí bẹẹta mo ti rí bẹẹjì mi ò tí ì rí bẹẹfà ìbẹẹfà mo tọrọ fún ẹnìkan lẹẹkan náà in jesus name màmá bó ṣe ń jáde lọ lónìí ọlọ́run tí mo ti ẹ̀dá lẹ́yìn mo ní kó tì ọ́ lẹ́yìn ó wàá gbádùn ayé yìí wàá tún gbádùn ayé tí ń bọ̀ ó jà ṣàṣàṣàṣàṣà máa dá àṣà ẹ̀mi olúwa ní ikọ̀ mi rán wọn létí lẹ́ẹ̀kan sí inú jésù nìkan ni ìsinmi wà inú jésù nìkan ni ayọ̀ pin sí wòlíì tí ń dún ìṣọ́ ọmọ ọdún tí mo ti ń dún ó ti súnmọ́ ogún ọdún tá a bá ka ogún ọdún bóyá láàrin ọdún kan péré lókù tí ó fi wo bí ogún ọdún tá a ti ń dún lóbì tọ́lọ́n bá gbé ẹ̀dá sókè tán ìmọ̀ pámánẹ́ǹtì ẹ̀ ni tọ́lọ́n bá fàyàn sókè á ní wọ́n fà ó sókè ó lè pẹ́ kó tó gbé ọ̀gá ṣùgbọ́n tó bá ilé gbé ọ̀gá tán á mọ̀ gbé ọ̀gá lọ títí láì ni ó lè pẹ́ kó tó fún ọ lówó bọ̀ tó bá ilé fún ọ lówó á pámánẹ́ǹtì owó yẹn mọ mẹ́nìkan tó lè fún ọ ní ìsinmi màá sọ nǹkan mẹ́rin tó lè rí nìkan nínú jésù bí n parí ẹ̀ lónìí ń tẹ̀síwájú ní ọ̀la mo fẹ́ kọ́kọ́ ru ayé àwọn èèyàn wáyé àwọn tó ń tún ayé wọn ṣe kọ́ ọ̀yẹ̀ wò bó ṣe ń rí ẹ wo ohun tí màmá yìí sọ.
1: Orúkọ mi ni Funlayo Fashoto. Mo wá láti Ring Road ní Fodà 6. Ogun tó lọ́run ṣẹ́ nínú ayé mi. Ọyàn dídùn ni. Ìgbà tó wà ní kékeré mi ò tiẹ̀ dá nǹkan kan mọ̀. Ọmọ mi last born ló ń bá mi ṣe lónìí mọ́ni mi. Mo ní kúrò ń bẹ̀ ó ti wà mẹ́ ti pẹ́. Àbùtí kìíní yẹn di nílá. Mo lọ hospital. Wọ́n ní kí n lọ ṣe test. Wọ́n bá ń fún mi ní ọjọ́. Mo ṣáà máa ń lo I-90 mi. Àtomi 77 mo fi máa ń pa. Màmá tó wá yá àǹtí mi wà ká fẹ́ ṣe báyìí de oṣù kẹsàn-án bàbá mi. mo aunty mani ah fun laye o ti e lo jesus ti o ti e pa won ko ti de ohun mo ni aunty mi ma le lo mo ni oyan yen ma tin dun mi gan pe won ni ma pada yo ni o ah mo ni awon ni gbagbo ki ma lo si jesus ti ki no gba iye pori altar ki n de wine ti ki fi pa sugbon mi o ni agbara lati debe lati gba sugbon mo ni igbagbo kan mo de jesus ti mo so pe angel to n ki ami ami ni jesus ti ati ni wema o wa dadura mi pe mi o ni won naira o sugbon kolorun ko wa ya mi lenona ti mi o roti olorun de ya mi lenu latara won mo mi latara won to fe mi fun rere won saanu mi lai san won naira lori operation yen awon mi lo da owo yen atawon eyan mi no ba mi so owo yen mo tun se operation ton o yo kini lunch yen ato yo ton mo ba nlo ogun lori sirisi mo ogun ton fun mi ni mo nlo ma to da koko kan lọkàn yẹn ni kin lọ sẹ ọgudọ poruko kan wọn gudọ mọ nkan to sele si kin to yọ yẹn fine awon kan ni kin ma gbọ pe ka ma ma ba mi nu je e ja gbọ o ma to wa gbọ o ba so pe o n detect pe inu kin yen o cancer kan nkan to lo detect o fun mi ni iwe o ni kin ma tun kan data mi kin to ma send e ko wa send e si mi sugbon mi ni gbagbo kan njo to ti so mi ni ise temi o ni mo ti da pada mo ni wo lo ni
0: loju ese
1: ben mo nbo wen ba pelu bo mu dudun yen ti mi wo bra mo sa bo sinu church wa ni ohun yen mo sa gbadura pe gbogbo aso tele yen doctor ki se temi mo sa gbagbo so ti alenu mi a lo si jesus city ni ele ta lo tan o fun wa ni ororo ojo keji re o tun wa si bibai e fun wa lo ni communion ti alenu mi sa ojo mu yen won ti ba mi tu o wa lanu sile ni lan to wa lanu sile mo ni ha ani ha ele ma tun le o mo ni olodun je kan tutun ran emi sa ni gbagbo mo gbo communion at 77 at 19 mi money mommy na bisa wo lo mi lo dodo pon mi lo dodo pon yen mo money wo lo mo ba mi treat e mo ni nurse mi money jo gba omi yi at 19 yi at only communion mo ba mi fi se daddy o gba lowo mi tese o le ba mi se nba ti ma pa lo ni ose keta ti ma tun lo fi yewo daddy o ti jina
0: ni yen
1: to la yen to la nsi re o ti wonu mo dupe lọlọrun lọrun lori pe baba mi pe olorun me mi na ni arada ko je ki o na ma gamu mi ni sugbon emi re amu mi ti duro
0: eh
1: amu mi ti duro olorun o se olorun ori ope yo se
0: se nti eyo nbere e won nti eyo nbe o o si dun yin bayi
1: ah daddy lati osu du osu keji e mo su ke san yen on the 12th ti yo o ma mu ando mu da le ni awon ah o tun wa bu mi so pe ah kilo san ale so loyun mo pe se lori omo meta ma tun ma loyun le mo ni ko le ye yin ngba to di saturday to lo yi mo den to wo bra mo
0: ti wo bra yin
1: ah daddy mo ti wo o mo ti wo
0: o pa yin o ni wa mo. You are cured forever. In Jesus' name. But when you don't need Satan, that boy me lara did they call Latin? Emma loza yeyi mama, yeyi tibo. Ebi awo yeyi sori. Olu wa sofu mi pi awo meji one bi. One ni lumps ni onyan wa. Eni kani lumps koko ni onyan. Emi olu wa ni ki mpashe o ki woto sodin kami molowo. Gba mi o Jesu oro mi lowo re wa kan ri pe lumps yen pare na lati iseju yi lo mo deni to ngbekun aladu asi gbogbo koko ti nbe nbe eleyi ti nja olaya tabi ti won bi nderu bo pe yo di cancer bí n bá jẹ́ wòlíì ọlọ́run báyìí mo sọ lónìí lórúkọ jésù ọ yà bẹ́ẹ̀.